àwọn ọ̀nà jose le ẹbẹ kamado kamalodora àwọn ọ̀nà jose midogbedo dọ̀le ẹbẹ kamalodo bẹ pilaja bẹ ahadamira ní olè sẹmẹ nkọ mingun bẹ fami akpata kékeré wọn midogbedo mi akeke gbẹdẹ kẹmi gbẹlẹ kọ kẹkẹ ne jẹ jina mi lẹ fọdà gbẹ fọn gbàkú lamẹ sẹmẹ ọnà mi lẹ kánà lẹ fẹ ma. 91 36 63 75 90 86 37 35 fọdàgbé ní àwòtọ́ àdàmú ìgbóná àìgbòkúẹ àìgbòdù àìgbòmọ.

bó ṣe kó dimanche pati àmọ́ owó yorùbá jí owó yorùbá pọ̀ kíkọ́ yìí nàmá yá ẹbẹ tí jẹ́ rẹ̀ múlẹ̀ wá bó ṣe kó àmọ́ owó yorùbá jí dimanche pati rẹ̀ bẹ́ẹ̀ yorùbá pọ̀ owó bá lè yọ̀ kíkọ́ yìí o nàmá yá ni má gbẹ̀lẹ̀ náà mọ̀ òsì rẹ̀ká mi àtọ̀ owó gbọ́ọ̀lù. Mito gburu ya fute ko le begizera le ahokeme oduna ha bi o gbo ndi pepe pe mele fun mi do gburu da me se me ke chasi agbogito chasi agbogo meto chasi ahometo chasi apante chasi brangina chasi brigitte ndo ku ya kwata chasi o kwata ke ke mi ma yo de agule de jare ndo ku chasi oji chasi o tro gboba hey no. 你也用不着来游泳。